0: get your butt ready.
1: Me really, I need terrible for one.
2: Kí a sọ̀rọ̀ fún ìdáríjẹ́ ṣẹ̀rọ lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí a ti kùnà ògbó ọlọ́run dípẹ́ ẹjẹ́ wọ̀ ṣíwájú wa níwájú rẹ̀ kí olúwa kí ó gbọ́ kí sì dárí gbogbo ṣíwájú wa dípẹ́ ajùmọ̀ká sáàmì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọ̀rọ̀ yìí nípa kíkà tẹ̀lé mi ọlọ́run ṣàánú fún wa gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìrọ̀nà ọ̀pánú rẹ̀ rékọjá wa nù kúrò
1: ìwálé
2: àwẹ̀ mọ́ kúrò nínú àìṣedédé
1: wa
2: kí o sì wẹ̀ wá nù kúrò nínú àìṣe wa nínú àìṣe wa torí tí a jẹ́ rékọjá wa ní ìgbà gbogbo ní àìṣe wa ń bẹ níwájú wa ìwọ ìwọ nìkan ṣe ní àṣẹ sí ìṣe ní àṣẹ sí ìṣe búburú ní ìwájú rẹ
1: Ale da
2: olare.
1: Nígbà
2: tí wọ́n bá ń sọ̀rọ̀.
1: Kí ara rẹ̀ kí ó lè mọ̀.
2: Nígbà tí wọ́n bá ń ṣe ìdájọ́.

0: ayọ̀ ènìyàn kí aleluya.
1: Aleluya.
0: Mo mọ̀ pé o ti rí ayọ̀ rẹ gbà lọ́dọ̀ ti tèmi kí aleluya. Our first blessing for today's service will be reading from the book of Proverbs 6, from verse 1 to 19. Ẹ̀kọ́ kíkà wa, ìkíní fún ìsìn ọjọ́ ológo tòní, láòrí nínú ìwé Proverbs 6, láti ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànlá. Ìkọkàndínlógún. Thank you, sir. I'll read in Yorùbá tí ó kà báyìí. Ọmọ mi, bí ìwọ bá ṣe onígbọ̀wọ́ fún ọ̀rẹ́ rẹ, bí ìwọ bá jẹ́ ẹ̀jẹ̀ fún àjèjì ènìyàn, bí ìwọ bá fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun fún un, bí ìwọ bá fi ọ̀rọ̀ ẹnu rẹ dẹ́kun fún ọ, bí a bá fi ọ̀rọ̀ ẹnu rẹ mú ọ, ǹjẹ́ ṣáà ṣe èyí, ọmọ mi, kí o sì gba ara rẹ sílẹ̀ ní ìgbà tí ìwọ bá bọ́ sí ọwọ́ ọ̀rẹ́ rẹ. Lọ rẹ ara rẹ sílẹ̀ kí ìwọ kí o sì tú ọ̀rẹ́ rẹ. Má ṣe fi oorun fún ojú, má ṣe fi oorun fún ojú rẹ, tàbí ògbé fún ìgbẹ́ǹgbẹ́jú rẹ. Ẹsẹ̀ karùn-ún. Gba ara rẹ bí àgbo àgbọ̀nrín. Gba ara rẹ bí àgbo àgbọ̀nrín ní ọwọ́ ọdẹ, àti bí ẹyẹ ní ọwọ́ apẹyẹ. Sọ eérú lọ ìwọ ọ̀lẹ, kíyè sí ìṣe rẹ kí ìwọ kí o sì gbọ̀n. Tí kò ní onídàájọ́, alábòjútó tàbí alákòóso, tí ń pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn, tí ó sì ń kó oúnjẹ rẹ̀ jọ ní ìgbà ìkórè. Ọ̀lẹ, ìwọ ò ti sùn pẹ́ tó, ní ìgbà wo ni ìwọ ò dìde kúrò nínú orun rẹ? Ẹsẹ̀ kẹwàá. Orun díẹ̀ sí òǹgbẹ díẹ̀ sí ìkáwọ́ pọ̀ láti sùn díẹ̀, bẹ́ẹ̀ ni ó sì rẹ̀ yóò dé bí ẹni tí ń rin àjò, àti àìní rẹ̀ bí ọkùnrin tí a mọ́ra ogun. Ènìyàn-kénìyàn, ọkùnrin búburú tí ó rìn ti òun ti ẹnu àríkèrè, ó ń ṣẹ́jú rẹ̀, ó ń fi ẹ̀ṣẹ́ rẹ̀ sọ̀rọ̀, ó ń fi ìka rẹ̀ ṣe àpèjúwe. Àrékérekè ń bẹ ní àyà rẹ̀, ó wù mọ̀ ìwà ìkà ní ìgbà gbogbo. Ó ti dá ìjà sílẹ̀. Nítorí náà ni ìpọ́njú rẹ̀ yóò dé sí lójijì. Òjijì ni yóò ṣẹ̀ láì ní àtúnṣe. Ẹsẹ̀ kẹrìndínlógún. Ohun mẹ́fà ni Olúwa kórìíra, nítòótọ́ méje ni ó ṣe ìríra fún ọkùnrin rẹ̀. Ojú ìgbéraga, ètè èké, àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹsẹ̀ kejìdínlógún. Àyà tí ń hù mọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní eré sísá sí ìwà ìkà. Ẹsẹ̀ kọkàndínlógún, ìdí tí a ti dáni dúró fún ẹ̀kọ́ náà. Ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin rẹ̀. Báyìí ni a dánu dúró fún ẹ̀kọ́ kíní, kí Olúwa kí ó bù sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀.

0: Ayé nínú àwọn ọ̀run á tọ́rọ àbẹ̀bẹ̀ fún àánú yín ní ìwà ọ̀run ní gúúsù láti wá gbogbo ẹ̀fà àánú wá pa
1: láàrín.
0: Àánú ìbùkún yámúyamù tí ara yín yóò ti ara wa ní ẹ̀yìn Ọlọ́run àlàyé lóko tí wọn ò ti ara wa gbé yín ga olùgbọ̀ Ọlọ́run yà ẹ̀gbìn kárí wa. Jésù Kristo ọmọ Ọlọ́run pàtẹ bá pín àánú yìí fún olú Ọlọ́run ìyanu o ẹ̀jẹ̀ ó jàjẹ̀ mọ́nú fún wa. Èṣù ẹ̀ṣẹ̀ olú Ọlọ́run yàn má jẹ́ ó bá wa jẹ́. Ayérayé nínú àwọn ọ̀run àjíjọba tó pọ̀ nípa àti agbá olùbùkún olùgbọ̀ ẹ̀bùkún wa. Lọ́nà àrà lọ́nà ìyá olùgbọ̀ ẹ̀bùkún wa. Ẹ ò ní à ń súnmájọ́ ọdún àjọ̀dún wa ń sún mọ́ wa. O Jésù Kristo ọmọ Ọlọ́run ọba tí ń bá ní ṣe owó la fi ń ṣàjọ̀dún olú ẹ̀ wá yà wá lẹ́nu àwọn. Lọ́nà àrà lọ́nà ìyá olú ẹ̀ yà wá lẹ́nu. Àtàwọn ta tí wọ́n àtàwọn tó ti sọ owó àtàwọn tí wọn ò tí ì sọ olú Ọlọ́run ẹ̀ wá yà wá lẹ́nu. Bàbá wa àti Ọlọ́run wọn ní tí ẹgbẹ́ wa bá ti ń ná owó olú ẹ̀ má jẹ́ àná ojú bẹ̀. Ẹ̀mí bẹ̀ má jẹ́ àná ojú bẹ̀. Jésù Kristo ọmọ Ọlọ́run ẹ̀ má jẹ́ àná ojú bẹ̀. Mi àti Ọlọ́run mo tọrọ mo bẹ̀rẹ̀ àbò yín ní ìlà ọ̀run ní ìwọ̀ ọ̀run ní gúúsù olú Ọlọ́run ẹ̀wọ̀n di àbò yín wà. Jésù Kristo ọmọ Ọlọ́run.

0: orúkọ Jésù Kristì yóò fẹ̀jà ẹ̀jẹ̀ rẹ̀ làwá padà.
1: Ẹ̀jẹ̀
0: Jésù Kristì yóò wà lórí gbogbo wa.
1: Níbi
0: tí alárédé tí a ta kò gbòdé, ẹ̀jẹ̀ rẹ̀ yóò aṣọ
1: lórí àgbọ̀ wa.
0: Lórí àwọn ọmọ wa, ẹ̀jẹ̀ rẹ̀ ò ní ká kúrò.
1: Ọba tó
0: máa ń pa àlà sábàdé méjì òkùnkùn àti ìmọ́lẹ̀ yóò pààlà sí àwọn ẹ̀mí òkùnkùn nínú ajé wa. Lórúkọ Jésù Kristì yóò pààlà lórúkọ Jésù Kristì. Bẹ́ẹ̀ lórí náà ṣe ìdúmọ̀ rẹ̀. Jésù Olúwa wa. Olùdápadà wa ń bẹ láàyè.
1: Our Redeemer lives.
0: Olùdáde wa ń bẹ láàyè.
1: Our Redeemer lives.
0: Ọba àwọn ẹni mímọ́ ni.
1: The God of God.
0: Ọba tó máa ń pèsè fún àwọn tirẹ̀.
1: The King that provide for his own people.
0: Psalm 116 verse 9 bá mi wá. Kí ló sọ bẹ́ẹ̀ ni?
1: Psalm 116 verse 9.
2: Èmi ò máa rìn níwájú Olúwa ní ilẹ̀ alààyè.
0: Yes.
2: Èmi gbàgbọ́.
0: Èmi gbàgbọ́.
2: Nítorí náà èmi ṣe sọ.
0: Pé.
2: Mo rí ìpọ́njú gidigidi.
0: Ẹ̀hẹ́n.
2: Mo wí ní ìyára mi pé.
0: Pé.
2: Èké ni gbogbo ènìyàn.
0: Yóò.
2: Kí ni èmi ò san fún Olúwa nítorí gbogbo oore rẹ̀ sí mi? Èmi ò mú ago ìgbàlà.
0: Yes.
2: Èmi ò sì máa ké pe orúkọ Olúwa.
0: Yes.
2: Èmi ò san ìlérí ìfẹ́ mi fún Olúwa. Nítòótọ́.
0: Nítòótọ́.
2: Bí ojú gbogbo àwọn ènìyàn.
0: Yes.
2: Iyebíye ni ikú àwọn àyànfẹ́ rẹ̀ ní ojú Olúwa. Olúwa nítòótọ́ ìránṣẹ́ rẹ ni èmi.
0: Yes.
2: Ìránṣẹ́ rẹ ni èmi.
0: Yes.
2: Àti ọmọ ìránṣẹ́bìnrin rẹ.
0: Yes.
2: Ìwọ ti tú ìdè mi.
0: Yes.
2: Èmi ò ru ẹbọ ọpẹ sí
0: ọ. Ìwọ ti tú ìdè mi.
1: You have loosened my bonds.
0: Èmi ò ru ọpẹ sí ọ.
1: I will offer to you the sacrifice.
0: Akọni ẹni mo ní ọpẹ kan báyìí.
1: And thank you.
0: Ẹ jẹ́ sọ bó ti ṣe sọ yẹn. Akọni ẹni mo ní ọpẹ kan
1: báyìí. Can I have a word of thanksgiving song, please?
0: Orin ọpẹ kan.
1: A word of thanksgiving song.
0: Èmi yóò ru ọpẹ.